0: ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ̀ láti gbogbo bí tẹ ti ń gbọ́ wa ẹ̀yin ìyàwó ẹ̀yin ọkọ ẹ̀yin àwọn ọmọ ẹ̀yin òṣìṣẹ́ ẹ káàbọ̀ sí Yoruba language program on 4EB radio àwọn olótú tẹ gbádùn jujuju olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ̀ o ṣàlàáfíà lẹ́wà o ṣàlàáfíà lábá yín o ẹ ṣé o.
0: Àlàáfíà ni and olótú wa ìdán ṣe yìí.
2: Ẹ lẹ́ o ẹ kú dédé ìwòye ẹ káàbọ̀ sórí ètò. Ṣé láfíà làbá yín o.
0: Àlàáfíà ni o àti olótú yín kọ́ọ̀ṣ. Báwo ni gbogbo ẹ àwọn èèyàn mi.
2: Ó dùn ọ́. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Ìgbò ohun rock.
0: Ohun rock nínú òtútù yìí náà.
1: Nǹkan tó yàn bá ti náà ló máa á enjoy ni.
0: Kí ló ń pò tútù náà ṣé ọyẹ ni àbí ọyẹ
2: náà. Ọyẹ náà la máa fẹ́ ìtawà ní àbáwọ̀ ní
0: ìyìn.
2: Ṣùgbọ́n àwọn kan tó ń gbọ́ wa náà ní ìyìn ibi tán wà o.
0: Tó tọ́ dẹ̀ ni.
2: Ṣùgbọ́n àwa táwa ní Brisbane ọyẹ la máa fẹ́ pé.
0: Àárọ̀ ọjọ́ wo ni tó jẹ́ pé degree mẹ́fà. Láàárọ̀ kùtùkùtù.
2: Àwọn tó wá wà ní minus nǹkan kí ni kò sọ.
0: Ẹ bọ́dá wọn yẹn wọ́n ní heater wọ́n ní gbogbo ẹ̀ ńlẹ̀ àti wẹ̀.
1: Mo rò wẹ́ sọ́kọ́ ẹ láṣọ bora.
0: À ń lo aṣọ bora yẹn dáadáa.
3: Àfẹ́pàgẹ́tẹ́ tẹ́lẹ̀. Ẹ bá máa yá aṣọ.
2: Ẹ má láṣọ já o.
3: Exactly.
2: Ìwọ̀ntúnwọ̀nsì.
0: Ìwọ̀nba ló ń ṣe nǹkan
2: àmì. Ìwọ̀nba ni o, àwọn aṣọ ìbora.
0: Kí la ní fún àwọn èèyàn wa lẹ́ni.
2: Nǹkan ta ni ìyapa. Ní ìyapa gan. A ní oríṣiríṣi, a ní àwọn orin, a ní àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àdẹ̀ ní àwọn lẹ́tà náà tó kọ sí wa, àwọn nǹkan táwọn èèyàn tó ń rú wọn lójú tó fẹ́ ká dá sí.
1: Tó ń gbọ́kàn wọn sókè.
2: Wọ́n fẹ́ ká dá sí.
0: Èwo la wá fẹ́ fi bẹ̀rẹ̀ báyìí.
1: Ó dàbí pé
2: ẹ jẹ́ ká ṣeré ìdárayá díẹ̀. Ẹ jẹ́ ká sáré ṣeré ìdárayá agbára
0: jù ṣùgbọ́n.
3: Kí ni rules of the game?
2: Well, eré ìdárayá can be game. Or exercise.
0: Okay.
2: Kẹ́jẹ́ kásáyé ṣe.
3: Kí ni rule of the game o? Because àwọn kan mi ò lè trust wọn rẹpẹtẹ.
2: Ẹ káyà sọ òfin sílẹ̀ àbí.
0: Èmi mọ̀ o. Ẹ tó bá fẹ́ sọ
2: èmi mọ̀.
0: Èmi mọ̀ tó bá sọ èmi mọ̀ tẹ́ bá sọ ẹ gbà. Ẹ jẹ́ ká rántí yẹn.
2: So kí ni àwọn nǹkan tá a fẹ́ ṣe ìdárayá lẹ́nu lé lórí àwọn ìbéèrè wo la fẹ́ wò lẹ́nu? Bóyá ká wa oúnjẹ. Kàdẹ̀ lo àwọn áfábẹ́ẹ̀tì a lè díẹ̀.
0: Àwọn tó fẹ́ràn oúnjẹ kúkú pọ̀ ń bí.
2: Màá ní ìdí láti jẹun ẹni tó bá jẹun wẹ̀.
3: Kò ní lágbára.
0: Oúnjẹ pé kí n wá jẹun.
2: Ìwọ̀ntúnwọ̀nsì náà lásán kí n lè ṣe àjẹkì.
3: Wọ́n sọ pé àjẹkì
2: àjẹ
3: ìbọ́kọ̀.
2: Kì í ṣe yẹn là ń sọ kéèyàn ọ̀rọ̀ ara jẹun ni.
0: Ọ̀rọ̀ jẹun ni nà.
2: Ọ̀yà. So a bẹ̀rẹ̀ pẹ̀lú a. Kí ni oúnjẹ kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú a
3: ní Yorùbá? Èmi mọ̀
0: olótú.
2: Àgbọn àgbàdo. Ok, ẹ jẹ́ ká fún yín ní.
0: Èmi ti kọ́kọ́ sọ tèmi mọ̀ àgbàdo.
2: Ẹ̀yin méjèèjì lẹ mọ̀ báyìí.
3: Àṣà sọ orúkọ nǹkan kankan náà.
0: Ẹni tó bá kọ́kọ́ sọ ni. So point kan fún olótú kọ́.
2: No, ẹ̀yin méjèèjì náà máa fún ní point o.
0: Àìrọ̀
2: bẹ́ẹ̀ yẹn ni ọ. Àìrọ̀ méjèèjì náà máa fún. Ẹ jẹ́ amúwe ta fẹ́ fi kọ́lẹ̀ sí. Torí eléyìí díje yìí. Eré ìdíje yìí ó lágbára.
3: Lágbára
2: àwọn kan.
0: Coach ti wà head.
2: Ẹ̀rọ àìrọ̀ méjèèjì lájọ ní point o.
0: Early goal.
2: Ìrọ̀ àìrọ̀ méjèèjì lájọ ní point.
0: Ṣé wọ́n gbé ọ̀rọ̀ tẹ fẹ́ dálẹ̀ yìí? Tẹ́yìn kan bá sọ ṣáájú mi tí mo tẹ̀ wá sọ lẹ́yìn ẹ̀, ẹ máa fún èmi náà point.
2: Ẹyin méjèèjì lájọ sọ èmi mọ̀.
0: Mo ní èmi mọ̀.
2: Ok, ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ ni.
0: A lè tún bẹ̀rẹ̀.
2: Gẹ́gẹ́ bó ẹ méjèèjì máa ní point.
0: Mẹ́ẹ̀ká ṣe bẹ́ẹ̀.
3: Ok.
2: Alfabẹ́ẹ̀tì A.
3: Àgbàdo èmi mọ̀ o.
0: Èmi mọ̀ o.
3: Àgbàdo.
2: Ṣe A.
0: A.
3: A. A. Efinrin èmi mọ̀ o. Efinrin.
2: yes sir o ta la fe fun ni point yen bayi
3: emi mo gogo so o
0: e so pe
2: ebo olotu ola lo kokko so
0: eh no emi mo kokko so
2: olotu ola lo kokko so
0: yen okay ba ti gbo
2: olotu ola lo kokko so yen alphabet b
0: emi mo gbagadu gbaguda emi mo gbaguda baguda emi mo
2: baguda baguda ni
0: cassava
2: oyibo
0: o ti so emi mo cassava ni
2: okay so tara ma fun ni point yen mai
3: emi mo lotu
2: okay afun olotu
3: coach bale
0: eh o ki shara lu is a greenland eh awa gba ri
2: ba alphabet o
3: os emi mo olotu osan
2: ah okay olotu ola lo gba yan
0: okay o
2: kini alphabet b
0: emi mo boli
3: emi mo boga
2: sa ma fun won ni point fun boga ba
0: e to ko soro give me one point of boga
2: e ba o na so boga
3: so abi a so so mo ko
0: se bi mo da
2: e je ka fun ni daji
0: no
3: a so nkan kan kan na
2: o ro te so yato alphabet g
0: emi mo gari
2: ah okay olotu coach lo gba yan alphabet e
0: emi mo efo
2: e
0: efo emi mo efin eh
3: igba
0: oh shit emi ko de se awon ye ki camera wa ti go wa ri ko to ti mo
2: olotu ala lo gba yan
0: emi ki camera wa
2: okay alphabet t
3: emi mo
0: tomato
2: awon lo tun la lo kokko so yin
0: ajo gba ni yan se ba jo
2: one a de le so tata se
3: do to de ni tata se
2: alphabet sa ti se d alphabet d
3: emi mo dundu
2: dundu e fun a ni mi
3: dodo emi mo dodo
2: okay sugbon eyin mejeje le so gba yen se ti gba yen ah alphabet enko
3: emi mo efo ewa
2: efo
0: ewa
2: ah
0: lepe
2: e lape ewa efo
3: epa
2: epa
0: edo
2: edo eyin po
3: mo de n pe eyin
2: mo da pe olotu olotu ola lo gba ki fun olotu coach ni daji
3: e fun won daji
2: be okay be ni
3: be
2: pe a ka se meji si
0: eta se o to ni
3: rara e fi sese die si
2: mi nko mi
3: emi mo
2: moi ah
0: ajogba yen ni
2: ajogba yen ni o ere dije ile o o ye je ka se isiro ka mo edo se meji mo so oko eyokan
3: oko eyokan
2: oko eyokan ah alphabet wo la fe munu gbogbo awon alphabet yi o e je ka mu o
3: emi mo olotu
0: emi mo
3: ogede
2: ah
0: oso o ogede
2: ogede osan beni okay
3: o orombo
2: o orombo ah alphabet ko wa ti ati se e je ki se isiro
0: e je ki se isiro e je ki awon eyan ma gbo awon rin tuntun energy by Wizkid

0: Ori.
1: Head.
0: Oju.
1: Eyes.
0: Eti.
1: Ears.
0: Imu.
1: Nose.
0: Enu.
1: Mouth.
0: Ahon.
1: Tongue.
0: Ete.
1: Lips.
0: Enyi.
1: Teeth.
0: Iru.
1: Hair.
0: Iru oju.
1: Eyebrow.
0: Ese.
1: Feet.
0: Ika owo.
1: Fingers.
0: Ika ese.
1: Toes.
0: Enyi.
1: Back.
0: Igunpa.
1: Elbow.
0: Orokun.
1: Knees.
0: Aya.
1: Chest.
0: Atimo.
1: Eya. Ara.
0: Eya. Ara.
1: Eya. Ara. Parts of the body. Ekpeleo. Leni, e kaabo sori saa yin. Saa ta ni pelu awon eyan pataki to ma so awon orisirisi ma fun awon orisirisi imo. Leni ati tun me on label jade lapo. Eni a ma soro pelu iya afin Silas won fe so fun wa ni nkan pataki nipa irun sise ni ile Yoruba. Hair making in Yoruba land. E kaso Mrs. Silas e kaabo sori eto.
2: E kaso ile olotu. Alaafia leyin na wa.
1: Alaafia la wa. Ah, beni, dada lo lo. Eyin na ko ba oni gbogbo le.
2: Alaafia ni gbogbo le wa. Se e ri gbogbo nkan ra dada nsa.
1: Ah.
2: Lo da beni pe be pepe. Ata patase. On lo wa ni gboro ni sin se se sa ti ra pa mo die
1: ah ti ra pa mo ati gbe sinu freezer ngba tin ko ba wa ni to ba po lo da ke o mara ko to won
2: be ko to mo wa ta lu owo goboy
1: be ni le ni nkan pataki le fe ba soro npa irun sise ni ile Yoruba ta ba ni ka ma soro irun sise na a le fi gbogbo ojo bi ojo mewa so ṣugbọn ranpẹ a ramu lapo die a soro n die npa a tun wa pada wa tori be ti so fun mi a le soto
2: upo nitori owe wa papa don so pe irun la ma fi n da obirin lo
1: Mm.
2: O ba wo irun to wa lori obirin.
1: Mm.
2: La mo ru eni to je. Boya omi don ni be ni mo so fun yin nle Yoruba. Boya si si leleyi omi don ni o, tabi iya agba ni o, tabi o fe sigbeyawo ni o, tabi ah. Ka ma tun so eda keji. O le je pe o fe se sin ku. Boya ni to ko se se ku tabi nkan kan be yin.
1: Se poni.
2: Bẹ́ẹ̀ni
1: o ni irun tó ń ṣe fún àwọn
2: bẹ́ẹ̀ni
1: ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ́ẹ̀ lórí irun àwọn sisi torí àwa sisi báyìí ẹ bá sọ fún adérun àwọn sisi.
2: Oríṣiríṣi irun ló wà fún àwọn sisi ní ilẹ̀ Yorùbá. Irun ṣíṣe àṣà tó dára ni àwọn èèyàn wà fẹ́ pé irun yẹn gangan náà ṣe tán fi ń jẹun.
1: Bẹ́ẹ̀ni
2: wà a máa dì sókè. Irun àwọn sisi nìyẹn kò lẹ́sẹ̀ irun tí kò gbéga kò lẹ́sẹ̀ wọ́n ṣe lọ sẹ́yìn ìyẹn ni all back.
1: Ooo ìyẹn náà àwọn inú ìbò ń pè ní all back.
2: All back bẹ́ẹ̀ni ìpakọ̀ ẹlẹ́dẹ̀.
1: Ẹ ṣe wo ní ìpakọ̀ ẹlẹ́dẹ̀ o.
2: Ìpakọ̀ ẹlẹ́dẹ̀ yẹn wọ́n á dì í wọ́n á kó sí ẹ̀yìn níbi àárín ẹ̀yìn orí. Ó ń ṣàárín orí o.
1: Ìkú
2: ni àárín orí. Ìpakọ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀yìn orí náà máa di.
1: Ó yẹ náà pè ní.
2: Ìpakọ̀ ẹlẹ́dẹ̀. Ìyẹn ìkan wà kan tún pè ní panumọ́. Panumọ́ yẹn wá di gbogbo irun yẹn wá di láti ẹsẹsẹ. Gbogbo àwọn apá ẹnumọ́ ní àárín orí. Alágogo, kòròbó, pàtẹ́wọ́. Abẹ́ẹ̀ ni oríṣiríṣiríṣi irun ló wà. Dada èyí tí wọn tẹtẹ ń lò nísìnyí wọn máa ń ṣe kúróbó kúróbó kúróbó yẹn dada àwọn ìṣiṣẹ irun ló wà tí àwọn obìnrin máa ń ṣe.
1: Mo ti gbọ́ kan tó ń pè ní kọjú sọkọ. Kọjú sọkọ ẹ rí pé àwọn Yorùbá ó lágbára.
2: Ó lágbá kọjú sọkọ bẹ́ẹ̀ ni. Olótú ẹrí yẹn sọ kojú sọkọ
1: panumọ
2: bẹẹni panumọ. So o ma fi nse idanimo idanimo ewa
1: hmm
2: ati mu wo re ko lewa in in ni pataki ye on ba to ba so ba lo si le onidiri
1: hmm
2: se ba ba won ton se run
1: yes e
2: mo won se ma nki won
1: ewa is beauty
2: yeah
1: wow
2: and one eku ewa o e won mo pe obirin yen mo se ndirun fun yen o ma lewa si ni
1: to ba se to
2: o je ma to sita
1: eh
2: gege bi pe e irun ma nje ki on lewa
1: lewa ejo
2: ki so
1: e check him very eni ti o ba wa serun to je pe irun e ko ku die ka to so ni kiki ton kisha
2: I'm not going to be able to do it.
1: Ni irun sise mo pe awon didi bo se didi porisi
2: o porisi risi eyi ti won di won di mole won ton pe la di mole
1: ni
2: won mu gbogbo mu yen won di mole o ma nje ki irun tete ku kon wa to je pe tolohun bi tolohun bo ni won wa di mo sinu but at the moment, yen
1: otoni
2: lo wa o ma ndi
1: iyen no ma fe pe ni didi bile
2: didi bile
1: iyen de ni awon ti won tirun won ogun pupo abi tirun ti fe ma reje ni gbogbo eteti iyen no ma fe se fun won tori yen na fi sa
2: o da de so who da ben ti ti se ma fu awa gbalagba bayi
1: emi ke mi to be a omo doko ni mi mi le bu agbalagba
2: o kare oduki mo je ri e ere ina awa gbalagba a ti ma ri ti ke ke ni gbogbo ti bayi didi yen no ma fi mu nkankan gege bi e se wi didi yen sugbon se wa ri awon sisi bi ti ni bayi
1: ben
2: si no ma se mi fi no pe ton se no ni bo mi bi wa wa se e awon mi wa gan ti won pa se 1 million plate
1: e o
2: 1 million wa mu kankan a se bi dada a mu kankan wa mu kankan wa wa se nkan ti mo te wa fe so fun yin ni pe wigi awon gbogbo yen ti ba wa bayi o wa leko o wa la America o wa ni Australia ni e kan de adabe ni pe won se run si yin lori ke wo bi o ya bi se wa si de ile aye awon awon oyibo yen ko se week ni pe ti won tun ma se molomolomolomolo yen kan na si
1: e se tun irun jojo so gbogbo awon irun didi yen won ti wa ni week ori e
2: won ti ni wig iru e won ti ni wig iru e gan bayi won ti ni wig iru e
1: iyen da iyen ma e derun sugbon nkan ti o tun kile ri si pe tori mori mo sakiyesi pe lenu ojo meta yi tori wig yen ti wa pupo nu awon obirin wa papa awon to wa ni oke okun ni awon ilu bi Australia America won fi gbogbo ara toju run mo to ro le de wig opolopo gba te yan ba ri nkan to wa labe wig yen ngba mi eru abayan
2: olotu emi na jasi awon bone straight le nso yen awon gboro yo se yo ni adeji won leyin ni ile se 18 inches ni 12 inches no ma fi se gbo te ba wa be nkan to wa nbe looto iwon o da emi ro pe o ye ki a o ti nkan ta ni ko jo wa loju
1: Ben.
2: Gẹgẹ bi alawo dudu ka ma se nu wa. Ka ma se suku. Ka ma se gbogbo awon ti mo ti daruko yen, awon suku, awon cholesterol, ata awon panumo, alagogo korobo, awon ipako elede ko ma se. Ibo won si ni wa, awon omo oje oni, won fe ma se bi awon oyibo ko ma se ṣùgbọ́n àwọn òyìnbó náà tún jẹ irun bíi ti wá ń sìn yìí o. Èmi máa ń rí wọn ò dáadáa. Wọ́n á dirun. Àwọn ọkùnrin jẹ̀ tí wọ́n á dirun. Àwọn ọkùnrin tó ń dirun sìn. Àwọn ọkùnrin náà.
1: Nǹkan tí mo rí ni pé fún ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ, ó yẹ ká máa gbé àṣà wa ní arúgẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Dídì wa, ó yẹ ká máa. Púpọ̀ náà àwọn àǹfààní dídì irun. Àìbọ́n ti máa ń dirun ní ayé ìjọun. Ó máa ń ran irun lọ́wọ́ láti hu.
2: Bẹ́ẹ̀ni.
1: Torí wọn ń fi gbogbo oríṣiríṣi àwọn chemical tí à ń lò ní tí wọ́n lò ní sí àwọn oògùn yẹn wọ́n ń fi sí. Dídì ni wọ́n kàn ti fọ̀ wọ́n á ti dì í. Ó dẹ̀ máa ń jẹ́ kí irun náà kò ṣe. Mo dẹ̀ rí pé kó gùn kó dẹ̀ kó lára. Ní ìgbà mìíràn máa fẹ́ kẹ bá wa ṣe àyẹ̀wò bí àti àwọn ọ̀nà tí a fi lè tọ́jú wa. Torí mo ṣàkíyèsí pé púpọ̀ náà àwọn tó ní ọmọ pàápàá àwọn tó ní ọmọ obìnrin tí wọ́n gbé ní ní orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé wọ́n gbé ní orí òkè òkun. Ó ní wọ́n lára láti lè máa ṣe irun fún àwọn ọmọ yẹn. Màá fẹ́ ka ẹ bá wa tẹnu sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tí a bá tún kàn sí àwọn ọ̀nà tí ó fi lè rọrùn láti máa ṣe irun àwọn irú àwọn irun tá a lè máa ṣe fún àwọn ọmọ wa. Torí a ti sọ̀rọ̀ àwọn irun ṣùgbọ́n ìyẹn náà a tún ran àwọn tó ń gbọ́ wa lọ́wọ́. Àna ẹyin tẹ́ ń gbọ́ wa náà o, tó bá yẹ pé àwọn irun wà tí a sọ̀rọ̀ nípa ẹ̀kàn sí wa kẹ sọ fún wa nípa àwọn irun náà. Tó bá dẹ̀ ní àwọn ìbéèrè tẹ fẹ́ béèrè lọ́wọ́ ìyáàfin Silas torí ọ̀jọ̀gbọ́n ni wọ́n nípa irun rí ṣíṣe nílẹ̀ Yorùbá, ẹ̀kàn sí wa. You are listening to Radio 4EB Yorùbá Language Program. Ẹ ṣe púpọ̀ Mrs. Silas tó yẹ pé gbogbo tá a bá ń kàn sí lẹ́ ń fún wa nínú àwọn ọgbọ́n tọ́lọ́run fi jí nkìyín. Ẹ ṣe gan ni.
2: Mo dúpẹ́ olótùú. Ilé-iṣẹ́ yín kò ní jóná o.
1: Àmì o.
2: Òkè-òkè lẹ́ máa lọ o.
1: Àmì o. Àmì.
2: Ẹ ṣe púpọ̀.
1: Ẹ ṣe. Ó dàbọ̀.
3: You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makuron Ben, Tobakuron Ben, Timba Mue, Wajeba. Don't touch that dial.

0: e kaabo
1: abia
0: agbadun ara yin
1: agbadun ara wa
0: no
1: so
0: olutuwa n so don't touch that dial
1: ma fowo kan dial
2: to ba fowo kan tin ba mu e
0: I'm going to go to the house. I want to call letter siwa.
1: Akato ka letter.
0: E ma je ka ka false results.
2: E je ka.
1: I neck.
0: So this is disclosure. These are disputed results. There's currently in the Supreme Court of Australia.
1: Se bi gbogbo awon to wo to mo wa se mo.
0: It's currently in the Supreme Court of Australia.
1: Ejo ma cha lati.
0: Is that disputed? The arbiter is
2: Ojoro.
0: The arbiter is the
1: Ojoro.
0: The arbiter is
1: the
0: arbiter is
1: Olotuola Mogba Meson ati Abo.
0: The arbiter is
1: Olotu Kosh Mogba Mejo ati Abo.
0: The arbiter has been reported.
1: Atibelo
0: small claims court.
1: Small claims kini Qcat.
0: Yeah, Atibelo Qcat. So oro yi wa Queensland administration
1: ko le to yen
0: tori won gango
1: se bi gbogbo awon
2: won ni ke
0: gbogbo se ni loya o mo mas
2: rara won ni exactly ni ola na e tun le win ra ko si
0: e si foko kini
1: e foko e won ni mo fi o yin bayi me olotu kosh meso atabo
0: no ten and a half ni
1: like
0: me watabo munkai me watabo munkai
1: ele ki she election nigeria o
0: me watabo munkai
1: ki she election nigeria o ki le de
0: e je ka ka won letter e sad emi o mo pe a le ma gbe iru awon asa igbalode
1: se bi gbogbo awon to n gbo wa na na gbo gbogbo eredije eyin na won de fa fokan ba lo free and fair ni
2: free and fair ni
0: ladies first
1: but eyin ma worry
2: e to bo
1: mi tun bo a lo gbara
0: ti mi mo win ile is okay ladies first
2: se mo pe ko si gbogbo igba ni awon okunrin ma fe win ni gbogbo nkan ni ojoro ti poju
1: Olorun saanu
0: ojoro ba o e je ka ka
2: letter any game te ba se board game card game won ma fi pamo sabe won ma
1: awon wo le ba play game Olorun wa la
0: awon o nse beyen
2: oh
0: awon o nse beyen
1: sugbon
0: gbogbo eyan lo gbo ori radio la tin gbo lo de ni pe mo nla yin steadily
1: ni la bi bawo
0: ita tu pe ta ba ju saju pe wa ni draw ni ita ba ju saju pe wa ni e wa fun awon ni half mark
1: eyi ta tu fun yin la bo na o
0: wa ni half mark ki la be se
2: e je ka wo nkan ti awon eyan ko ranse si wa
1: ha e je ka gbo o
2: omobirin ko ko we ranse si wa o so wi pe o ni ki oko un ko jo ko bo n se nkankan awon kankan ninu ile ṣugbọn esi ti okun oko yi fun ni pe ika to to si mu na fi n romu okun orun oya diye
1: to se pa diye owo tai
2: wa ni ka jo ka se alaye nkan ti ogbeni to n so nitori pe o dabi eni pe ko ye o de fe imoran lenu awon olotu ati gbogbo awon to n gbo wa lati mo igbese to gudo gbe ki ile won ki o ba le ma to
1: dada
0: se ka la yo brin yi but kì í ṣẹnu mi lọ ti máa gbọ pé ìyá tíṣà kú
1: èyí
0: dà sí
1: ẹni sòrò kí ló dé tí baálé ilé wọn nígbà tó ni a bá ṣe nǹkan tó fòwe down iru asa wo ni e
2: asa le yoruba ni
0: asa le yoruba ni won ni pe aboro lo nso fun omo luabi to ba lo nu e o ma do dide
1: very so owe de lesion oro
0: inu mi dun ko birin yi o bere imoran lowo awon eyan ton logbon to ma ko pe bowo fun oko e
2: se won ni kan ma bowo fun
0: bowo fun oko ka reverse nkan ta ancestors wa ti said
1: bo fun awon obi kono koni bowo fun awon obi kono
2: respect your husband no wan be
0: se ma ti fe oko e ta ri waju bi e lati jo yen lo
1: awo obi e jo bi e oko e de jo ko e
2: exactly obi e won swap
1: yeah
0: oko e ti di olowo ri e
1: olowo ri yato sobi ipo won yato
2: ipo ni ka bu yato
0: oko ti di covering e se te ba n wo
1: se rati awon abe abo
0: mathematical equation so endo ba ti di ori to ti di covering te ba wo is parallel to obi
1: ko parale mo wo illustration te se ko parale
2: ogbon
1: ogbon yato
0: o ti ye ibe
1: parale lo obi
0: ese ko gbori duro
1: sibo
2: ejo ejo eda e ba wa da obirin ilo
1: eni suru
2: olotu
1: se be ni pe ko ro un lowo ni e wa towe ise moko to wa sele bo da po bi obirin yen gan ni ko ye nkan ti oko en so
2: nkan ti mo nso na ni
1: nkan to oko en so ni pe o ku lakai pe nkan to to so un gogo pe ko ran un lowo un lo fi lo
2: e sure
1: won
0: ni oko yen kan
2: o nso nkan pe o ni ika to to to na fi romu okun orun ko ye adiye
1: seri to kworun ye o pa mi le
0: awon nkan o to si bale
2: nkan to o tra ati so nkan kan be yen pe awon nkan kan ba yo to so
0: si bale le
1: e je ka wa shikawo kini nkan to to si bale le
2: kini nkan ti o to
1: kini nkan ti o to
0: seri bale le o le ma fo owe o le ma de ti
2: ah ki le so
1: se pe owo mi ma re o funfun nene
2: oyin
1: ni
0: oye
1: san jeun sha
0: on jeun
1: o de lo le gbonse to yi to wa epo owo oye ko ba do ti
2: oh my goodness ko lo iro wa lowo
0: o le ma de ti ko ye yin so ni awon nkan ton le se and then o ye ko wo obirin ko ri pe ba le le un ke se pe to n ba ma ri ba wa mo pe ah
1: owo ke
0: yan lo duro owo ke te owo ah eni yi
1: owo toju wa lara
0: owo toju wa lara ko ye yi
1: owo toju ko ni
0: won anyhow
1: so she iyawo
0: fowo ye
1: ki owo e doti lo eni doti to si
0: emi o mo tori emi emi o mo na ni tori emi mo pe won ni iyawo o ni ti awon eyan wa se pe be ko ye yin
2: iya to nje ni wo abi o ni tumo iyawo
0: eyin na le so be
1: se ti e ti abami eda so le so yin
0: no bo oro na wa nbe ri ni iyawo
1: se pe iya ni ko wa wo
2: bo ti tumo e ni pe iya to nje ni wo ko n tori iyawo mu
1: olotu ola iku lakai
0: itumo olotu ola yen itumo awon asa igbalode bi
1: aira o
2: rara o
1: wa ti fe yawo nkan nla ma ni
0: nkan
1: ti oju awon okunrin ri kan to fun won omo odidi omo
2: odidi omo ki ma sa bo
1: odidi omo pe ba ko fi saya awon foju won ri o ai ti lo fun igbeyawo tiwantiwa
0: nkan ti mi ma n gbo ni wa ni pe kan ma lo wa ni ma n da bride price pada
1: ero kin ti beyen adop akoko kweru yawo wa
2: gbudo keru yawo wa
1: o gbudo ona le aye won si to ba de te won lorun a le danu
0: gbugbo awon eyan ton gbo omo pere la nse o
1: ta ire la nse o
0: amo bo ba o ni list ta ma n fulfill ta ma n kekere ton gbo wa o le dede so ko fe fe yawo
1: rowo lati seto je
0: o lati je okunrin gidi wa san sokoto
1: beni
0: wa lati ni ogbon lori
1: beni wa de fe obirin ni shuloka
0: ni shuloka
1: fe aya nile yoruba ni shuloka ni
2: en tra ti so pe ki se okunrin to je okunrin to se imele
1: ki se iru yen o le fe yawo
0: won ma so pe olohun ma n gbogun fun le bo ki se ru ole be
1: ki se bi ti ele ina lo
0: gbogun fun fe
1: so okay mo ki wa ni awo
2: ti obirin yen so
1: ṣugbọn se mo pe yoruba na lo ni kọwọ wẹwọ nínú ilé nígbà tó yẹ pé àwọn méjèèjì nájọ wà nílé tọjọ ń gbádùn ilé yẹn nájọ ń fẹ́ri sí pé ètò ilé torí àwọn méjèèjì náà nà máa gbádùn kí ilé tò ṣó wá ní àwọn nǹkan tó yẹ pé nínú ilé yẹn kò yẹ káwọn kan ṣe ni.
0: Ó depend ó lè jẹ́ pé ọkùnrin yẹn ó ní àwọn allergy sí irú àwọn iṣẹ́ kan.
1: Òtọ́ dẹ̀ ni
0: torí gbà mí àwọn ọkùnrin míì tó wọn bá wà nù omi jù ó máa ń ba èékánná wọn jẹ́
2: ṣùgbọ́n àwọn obìnrin èékánná wọn ò lè bàjẹ́
0: torí láti kékeré lọ ti ń ṣiṣẹ́ yẹn bọ.
1: Ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn obìnrin kan náà ni wọ́n ní allergy sí oúnjẹ sísè ṣọ̀pọ̀ àwọn obìnrin náà ní allergy sí oúnjẹ sísè wọ́n máa ṣe oúnjẹ báwo máa rùn wọn nú kí wọ́n lè ṣe.
0: Àwọn yẹn wọ́n má rí
1: àwọn mari náà
2: ó ti di bẹ́ẹ̀
1: wọ́n máa mari àwọn ọkọ wọn náà máa ràn wọ́n lọ́wọ́
0: ṣà pé
1: ibi tó bá kù sí.
0: Ilé àṣà ìgbàlódé nìyẹn ọmọ
2: ó ti di
1: ìgbàlódé
0: ìgbàlódé torí gbà yẹn táwọn obìnrin ẹran tí o láyé àtijọ́ òyìn táwọn obìnrin wọ́n máa ń gbé wọn lọ ilé ẹ̀kọ́ tán ti kọ́ wọn kọ́ ṣe ń jẹ́ yàwó náwọn àwọn culture mi including culture àwọn kọ́ wọn kọ́ ṣe ń sun oúnjẹ àwọn kọ́ wọn kọ́ ṣe ń fọṣọ kọ́ ṣe ń tọ́jú ọkọ kọ́ ṣe ń massage kọ́ ṣe ń even kọ́ ṣe ń ṣètò ní other room gbogbo ẹ̀ lọ́ máa ń kọ́ wọn
1: bẹ́ẹ̀
0: má ti dé má ti graduate
1: gbogbo
0: ẹ̀ lọ́ máa ṣe.
2: Jọ̀wọ́ gbogbo nǹkan tẹ́ ní wọ́n ń ṣe adúpẹ́ pé wọ́n ń ṣe èwo náà ń kọ́ àwọn ọkùnrin kan tó fẹ́yàwó.
0: Receiving ni
1: wọ́n
0: ṣe máa ma receive with thanks with gratitude.
1: Wọ́n máa kọ́ ọ náà pé wọ́n máa tọ́jú bọ́n ṣe ń tọ́jú ìyàwó náà wọ́n á yẹ wọ́n sí tó máa fún wọn lóúnjẹ bọ́n ti máa gbà á tó bóúnjẹ bí ọjà afife jẹ.
0: Ẹni tó kọ lẹ́tà sí wa ṣé ìlú Australia lọkùnrin yẹn wà tó ń sọ pé ọwọ́ kí ló sọ pé
2: ìlú Australia
0: kí ló sọ pàdé ẹyẹ náà ẹ tún sọ ẹjẹ.
2: Wọ́n ní okun ọrùn kò tọ́ sí adìyẹ
1: mo máa wò pé ṣé adìyẹ tí ò wọ́ táì ṣe é bá fídíò tàbí ẹ̀rí
0: ẹ o. Kò serious rárá.
2: Nǹkan tẹ́mi wá rò ni pé ṣé àwọn iṣẹ́ kan wà tó yẹ pé wọ́n ní for men only or for women only?
1: Mi ò rò bẹ́ẹ̀
2: o. Or both of them?
0: Kò sí nǹkan kan bẹ́ẹ̀.
1: Kò sí nǹkan kan bẹ́ẹ̀ o.
0: Understanding lè wà. So ó lè jẹ́ pé ọkùnrin míì ó láì kó máa sun oúnjẹ. Fair enough. So then tó bá yẹ pé òun ló ń sun oúnjẹ bí àyà òun ló máa ma ṣiṣẹ́ yard.
1: Bẹ́ẹ̀ni ọkọ máa fọbọ́
0: kò máa fọbọ́
1: so but
0: division of labour ni so ìgbà míì ó lè jẹ́ pé mọ̀ nílé mi ó lè jẹ́ pé ọkùnrin yẹn ló máa ń sunjẹ́ gbogbo ìgbà or 98% of the time oya ó ló máa ma fọṣọ ló máa ma or vice versa.
2: So division of labour lẹ́nu tó àti
0: so division of labour láti
2: so ọkùnrin yẹn fẹ́ ó fẹ́ dọ́gbọ́n yọṣẹ́ sílẹ̀
0: ní ìlú tó jẹ́ pé two income household ya won lo bi se ohun o na lo bi se haba iyan o da
2: nitori emi ro pe boya okunrin yen o n tun ati so pe ohun ni baale ati baale bi se awon kon de so pe nilu yoruba won ke ri ki baale ko lo ma gbalẹ abi ki baale lo ma sounje ko ma se
1: ben ben
2: sugbon ni aye odi oni igbalode
1: well nkan to sele ni pe like ni aye nkan to sele ni pe e mo pe npite o baba re
0: o ma se pataki olojo
1: e ni ibita wayi won ni anfani lati ni awon omodo fun apere won ni anfani lati bo se ni nile ni en to wa oko ni en to se ise to je pe ki se gbogbo e lo je pe oni kaluku lo n dagbe lo n daso eyan le ni pe oke o mi ife ise yi o ma wa en to ma ma ba ise a de san wo fun sugbon ni bi ta wa yi ni lo australia yen soro die because en to ba ni o ma san wo en to ma se bi omodo asan sokoto
0: Ono yen gangan ni bale to ba fe ma se yen
1: agbowo
0: ele and ki se gbogbo nkan niyan le mortgage fun omo odo to bi awon omo e o mi npo omo odo lo
1: n toju won
0: so ta omo e ba ronu ki se pe ko si nkokan to se omo odo but ta omo e ba ronu come o de le better ka omo e ronu ko omo odo yen se ronu tori oniranu le ni to ba fe se ruko bayi but ta omo e ba ronu bi omo odo yen ko ye ko surprise awon yan
1: ton ba ronu
0: ni class to won wa ko ye yin so e wo iru asabe ko da ko ko da rara ko le yin o kin se nkan to wa fe fun awon omo obirin
2: ben
0: se nkan to wa se si ore en to ba pe lore gangan ore okunrin abobirin kin se nkan to wa se
1: so ife ni
0: so
1: ife ni eyan de ma wo pe ah kini nkan ti mo le se lati ran tori mo se so na awon mejeji na jo ngbele
0: e je ko bi yen lo wa lover lover mi to dab
1: correct